ẹni tó lè padà kan ò sí ẹka alẹ́ ohun gbogbo tọ́lọ́run ó ṣe fún mi èmi adé tó hún àtọ́kẹ́ ọmọ olúwọlé ohun gbogbo tọ́lọ́run ó ṣe ta ló lè padà onira fọlọ́run ẹlùlù sí onira fọlọ́run onira fọlọ́run ohun tọ́lọ́run ṣe fún mi àtọ́kẹ́ kò nira fọlọ́run ẹ̀dá kan wá lọ dúró níbì kó ní ẹ̀nà we can rárá o ẹ má lọ gbórúkọ bàbá pẹ́lá wá bí o àlùpà yìí dàpá kí ni ìtì ṣe láì kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ kò ìsọ̀njọ́ kò jọ ọ́ rárá ẹ̀dá padà ò sí gbogbo ohun tọ́lọ́run bá ṣe tán àti ṣe fẹ́mi fẹ́ fún gbogbo wa ẹ̀dá tó lè ní òrí bẹ́ẹ̀ kan ò sí bẹ́ẹ̀ bá mọ ẹ máa mọni sí bẹ́ẹ̀ bá mọ̀ọ̀yàn ẹ túbọ̀ máa mọ̀ọ̀yàn bẹ́ẹ̀ bá lówó ẹ túbọ̀ máa lówó bẹ́ẹ̀ bá lágbára ẹ túbọ̀ gbára sẹ́ àní bẹ́ẹ̀ bá nípò ẹ túbọ̀ máa mọ̀ àwọn tó tún nípò ju àwọn tó nípò ju àwọn tẹ́yìn túmọ̀ lọ ẹ túbọ̀ máa mọ̀ wọ́n sí àmọ́ síbẹ̀síbẹ̀ tètò ohun kò nira fọlọ́run kò nira fọlọ́run ẹlẹ́mọ̀ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́sọ ẹ̀ka àbọ̀ sórí ètò ètò ìrìyà níléṣẹ́ rédíò 1103.5 fm mo kí wa ní gbogbo ìtẹ́ ẹ̀ tí ń gbọ́ ìkànnì yìí kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ náà ni yóò jẹ́ fìmí ti fún gbogbo wa òní ọjọ́ kọkànlá àlàájá àwọn ìjà lọ́lọ́kọ̀ máa wẹmi ọkọ̀ ti wa òní dànù kò ní rí àlàájá àlàájá báyìí ńlọ́lọ́kọ̀ ọ̀làmí bẹ́jà bá korí bọ́bú ìmọ̀ àjá ni àlàájá ńlọ́lọ́kọ̀ ọ̀làmí bí wẹ́n tó bá korí bọ́bú àwàjá àwa ò ní rí sọ́nà àlàájá ńlọ́lọ́kọ̀ ọ̀làmí ọkànlá nínú oṣù kẹwàá ìrẹ́ àwa gbogbo wa wà ayọ̀ àsìkò wa nínú ọdún 2026 mo kí wa bí ẹ̀ka àlẹ́mà ẹ̀ka àlẹ́sà ẹ̀ka àlẹ́ gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ alẹ́ àríyálètò nìkànnì 103.5 fm. kò nira fọlọ́run orí tí ó ṣe mí tí ó ṣọkọ ṣe mí tí ó ṣọmọ mí kò nira fọlọ́run.

lọ́jú kan lọ tó ń kù yẹ̀rì yẹ̀rì tó ń kù yẹbẹyẹbẹ láfi ṣe alẹ́ àríyá talẹ́ tòní ẹnu àwa náà rí a ò jù bẹ́ẹ̀ lọ a náà rí a ò jù bẹ́ẹ̀ lọ a tá à ń ṣe bẹ́ẹ̀bẹ́ lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ray 1103.5 fm lókè yín ojàre alẹ́ àríyá tòní bí aago mọ́kànlá ṣe ń kọjá ìṣẹ́jú méjì. And the floor is open. And the floor is open. Hey. And the floor, the dancing floor, calling floor, or listening floor. Okay. Listening floor is opening. Eka lewa, eka lesa emo. She lori eto yi wipe. Anon be sita. Ah. Amo ate jishe tani. Kule, tori kwe lo se to koja. Ara isho. Bi meji telera leyin eto ta se gbeyin lo se keji no ni awon be tin soro lowo bayi ni won so pe won resolve e do won won ri yanju adupe gbogbo eyin te pe wa adupe lowo ina lale toni e ka lema e ka lesa le gbogbo lese e ti gboro ta kokko fi se ifara saju pe ti okan lagbaja lo lowo tamedu lo lowo gbogbo lowo iye ta ni lowo ala mount e.

yàtọ̀ síra wọn o mọ́ǹtì tẹ́ oníkálukú ní ló yàtọ̀ síra wọn bẹ́lòmíì bá tó bá ń fayọ̀ ọ lọ tẹ́lòmíì bá wọṣọ tó wọṣọ dáadáa tó sì wàá fi ayọ̀ ọlọ́run tó gbà á lánàá ọkàn tiẹ̀ òun baálé àtàwọn ọmọ bóyá wọn méjì àbọ̀ ni wọ́n pò tí wọ́n mu tí wọ́n sì ní ìdùnnú àti ìrètí pé ń bọ̀ wàá dà tòrọ́ ọlọ́run ò fàsìkò só kílẹ̀ ò tó mọ́ oréńdé a wà níyàálẹ̀ ta àwọn kan kí oré ọ̀sán gọrígọrí kan àwọn kan lọ àwọn ò ti ẹ̀spẹ́ẹ̀tì ọwọ́ ìrọ̀lẹ́ làwọn sì retí pé ó máa dé àmọ́ ó ti dé náà àwọn kan tún rí tiwọn ń bẹ̀ ó ń bọ́ sọ́wọ́ ìrọ̀lẹ́ irédé adé àṣálẹ̀ irédé ọ̀gànjọ́ tá a fẹ́ wò ń wájú yìí kí máa dé fáwọn ẹnìkan torí ẹlòmíì owó kan ti wà lójú ọ̀nà tó ń rìnrìn àjò àti dórí kinní ẹ̀ òun ò tí ì rí fẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ lọ́la ìpè ayọ̀ téèyàn míín sì fẹ́ gbà ó sì mú gàárì sùn lọ́wọ́lọ́wọ́ bá ti wí yìí ni ànítọ̀lé gbogbo àwa tá a mú gàárì sùn irọ́ ànítọ̀lé anáwẹ̀já lọ́lọ́kọ̀ọ́ wẹ̀mísẹ̀ ẹ jẹ́ ká rí wípé a fi ayọ̀ gba gbogbo nǹkan ẹlòmíì kò ní ju 10,000 lọ àmọ́ ń gbà tó múra ẹni tó ní 2,000,000 lọ́wọ́ ṣùgbọ́n tí ò láyọ̀ ọkàn ó múra bí ẹni oní 10,000 rẹ ló tún kọrin mọ́mọ́rẹ́ ibi ọba mi dé bàbá òhò anú ńlá ni ṣé kò tó bẹ́ẹ̀ ni ọlọ́run wá wò pé eléyìí alára kò mọ̀yà ni ẹ̀dá náà fùlù ẹ má rora yín pin màá dáná ẹ má rora yín pin o ẹ má lọ́ọ́ máa ní plan ní ìfù pé tí màdàmú bá kúrò ní kankan lọ́kàn ẹ sì máa gbádùn ẹ̀yin fúnra yín sì máa bẹ́ẹ̀ ni ó sì ṣọmọ lókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀ ṣé àwọn nǹkan kan pẹlẹ wò pé ẹ tí ì rí ṣe tó jẹ́ kọ́ ẹ̀yin máa ṣe jálo jàlo ẹ wá rò pé bóyá kinní kan ẹ stop ẹ ẹ stop ẹ ẹ change faculty tẹ orí thinking yín ẹ pààrọ ẹ ẹ mú next level ẹ kàn promote ara yín síbi ayọ̀ torí pọ́ lọ́hún máa ṣe àwọn èèyàn tẹ̀yìn náà fi júwe fáwọn lágbájá pé ta ló wá mọ̀ pé bàbá lágbájá tó gba yàrá kan bí ń jọ́ sí tí wọ́n ń sìn lówó oṣù mẹ́fà tí ó ta ló wá mọ̀ pé òun ló sì lè ralẹ̀ tó wà nílé kẹta ṣe ẹ ṣọ́kíú bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe bí ó ti ṣe fọkùnrin ni ó ṣe fóbìnrin bí ó bá gba àtúnṣe fọmọdé kò sí expiring date lóore lọ́dọ̀ ọlọ́run yóò ṣe tèmi yóò sì ṣe tẹ̀yìn náà ó yẹ ẹjẹ́ ṣe ń tàrà àtẹ̀jíṣẹ́ tó wà lọ́dọ̀ wa tá a sì wò àwọn ọmọ ni ọ̀rọ̀ tá à ń wí yìí pàpá àti màmá àwọn ọmọ ni wọ́n ń wá ojútùú sí ńkẹ́ ẹ rò pé wọ́n ní millions rárá o ṣùgbọ́n wọ́n ń jẹun àwọn ni baálé ilé wọn àwọn olórí ẹbí ilé ní pápá wọn ká wọn ń ṣe bùkátà bí ọmọ wọn àgbà ti ṣe sọ nìyẹn only is a nice man is good àwọn ọmọ tó transfer láàrin màmá àti bá àwọn kọ̀ rí pé gbóngbóngbó kẹlẹ̀ kó tó yé àwọn wọn ti bẹ̀rẹ̀ ìrìn àjò tó ju agbára àwọn lọ jẹ́ kí ní ìrìn àjò wọn ní bàbá ti lọ lé ìpẹ̀jọ́ àbí kí làwọn bàbá wa máa ń pè wọ́n ti mú wẹ̀jọ́ wá fúnyàwó tó ń bẹ lọ́ọ̀dẹ̀ ǹjẹ́ kí lọ pọ́n wọ́n ṣe tán fi kàn án rin wọ́n ní bàbá ní àwọn yọwọ́ àwọn fẹ́ jẹ́ kóbìnrin ọlọ́mọ márùn-ún àbí amọmọ márùn-ún àwọn ọmọ náà ò sì kéré mọ́ kí wọ́n máa lọ kúrò lọ́ọ̀dẹ̀ àwọn ẹ̀fún bẹ́ẹ̀dì ẹ rí màmá lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ pẹ̀lẹ́ nìkan ni rárá orí fóònù lẹ ti ṣalábàápàdé nǹkan kan tó jọ tó yani lẹ́nu tó sì ẹ̀jẹ̀ èèwọ̀ ó ti o bàbá kí lè rí lọ́bẹ̀ tẹ ìwàrú ọwọ́ wọn ní tàwọn yí àwọn bàbá wa kan sì wàá bẹ̀ o àgbàlagbà ṣe inú kòdòrò ohun wọn máa ṣe wà ní òun ni wọn bàbá ti mú ìwé wá fún màdám arábìnrin ti lọ sí ọbí ẹ̀mejì àwọn ọmọ ń gbìyànjú láti bá wọn sọ àmọ́ gẹ́gẹ́ bí bàbá tẹnu ẹ̀ múlẹ̀.

0: number one to work a lemon.
1: You can't even be sitting here and keep doing that, you boy.
0: Meta to ta ta ta. Thank you so much. My
1: Danny,
0: I want to see my way.
1: Ẹjọ́
0: fún mi. Ẹjọ́ yín
1: lẹ.
0: Ẹ ṣe ma.
1: Àwọn
0: èèyàn jẹ́ ń gbọ́. Ìdílé kan ni lórí ètò yìí, wọ́n máa ń mú àwọn èèyàn máa pèpè nǹkan báyìí ṣẹlẹ̀ nílé wa o. Èyí tó wá wáyé lénìí ni bàbá kan tó déédé sọ pé òun ò fẹ́ ìyàwó òun mọ kí ìyàwó òun máa lọ. Ìyàwó náà dẹ̀ ti àrénjà rẹ̀ láti máa lọ, kódà ó gbé lọ sí ilé ẹjọ́ ni. Ilé ẹjọ́ dẹ̀ ti tú wọn ká. Àmọ́ nígbà tí màdámù prọ́sẹ̀sì pé wọ́n fẹ́ bàbá lọ ilé ẹjọ́ yìí ni ó rẹ bàbá. Ìgbà tí màmá fi máa kẹ́rù tọ́ pé kóun máa lọ finally, wọ́n discover pé ohun tó ṣe bàbá cancer ni. Àwọn ọmọ wa sọ pé ìyá àwọn ò lè lọ o. Ìyá dẹ̀ sọ pé bàbá yín ti jáwèé fún mi o. Dandan ni kóun ó lọ torí òun náà ti ní plan B síbì kan. Kí ni káwọn
1: ọmọ? Kí ìyá máa lọ, èmi rẹ̀ ni tó jẹ́ pé lọ jáwèé fún ìyàwó ẹ̀ náà.
0: Ẹ lọ sí Abuja kò tó. Ìpínlẹ̀ Èkó tá a wá wà yìí, papa ni láti àlìmọ̀ṣọ́ wa náà ti pè 0704-700-3341. Àlùbáríkà ara gbogbo wa ò ní lọ. Àmì.

alẹ́ àríyá létí oníléeṣẹ́ rédíò 103.5 FM tá a bá ń gbé sókè ká lè máa mújó tá a bá ń gbé wálẹ̀ ká lè máa gbọ́ ti yín kásìjọ máa gbọ́ ara wáyé ẹ má gbàgbé pé lórí ètò yìí ìpolówó ọjà ó wà allowed bẹ́ẹ̀ ni ìkéde ó wà allowed ẹ fẹ́ sọ nǹkankan tẹ́ ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn wọ́n ń pa ẹ̀ ó wà allowed anything legal ẹ máa gbé wọn léṣẹ́ rédíò 103.5 FM.

0: ẹkùn ní sanwó sí ọjọ́ ọ̀tọ́rọ̀ lálẹ́ ọmọ yàwó wá kó wá gbọ̀bẹ̀ ọmọ yàwó wá kó wá gbọ̀bẹ̀ kò sẹ́ni máa ṣèṣe máma fún wa kò sẹ́ni lè ṣèṣe ìyá ẹ̀ fún mi láyọ̀ kò sẹ́ni máa ṣèṣe ìyá fún ẹ o ọjọ́ ọ̀tọ́rọ̀ lálẹ́ ọmọ yàwó wá kó wá gbọ̀bẹ̀ ọmọ yàwó wá kó wá gbọ̀bẹ̀ kò sẹ́ni máa ṣèṣe màmá fún ẹ mi màmá so rest in peace màmá wa aya adépégbà aya olówó òdùrú ají fèpé ṣeré àìbímọ lòun kó má rẹwà ọ̀dà ẹjẹ́ ń ṣe bẹ̀ ṣe máa fi kún owó mi ṣe máa fi kún owó mi aya owó òdùrú aya òtó ń poro aya mọ́lẹ́sẹ̀ bí àlárì àlárì mọ́lẹ́sẹ̀ ó wọ̀lẹ́ ọmọọba ńlẹ̀ àárọ̀ kọ́lọ́wọ́n ọba kó bá wa tẹ ẹ̀yìn sí afẹ́fẹ́ rírí màmá wa adépégbà títí láyọ̀.
1: Ìyàwó ṣe pa.

àjọṣe tó lálẹ́ tó ní ẹṣẹ́ púpọ̀ ẹṣẹ́ gan ni ojú òní tí yín iná òní tanwo yín a ní wárawa tí a gbogbo wa ò ní dẹni ẹ̀tẹ́ a ní dẹni àná ẹ isa ètò alẹ́ àríyá atalẹ́ tó ní ó ṣe bẹ́ẹ̀ pẹ́kẹ́ inú mi dùn púpọ̀ láti jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ bá ti ṣe jọ sọ tẹ́ sì gba ìmọ́mì wa lámọ̀ràn àtàwọn ọmọ wọn ìyá wa adédèjì àbí wọn ní tó bá kọjú sí ni kó ta ẹṣẹ mà wọn ní tó bá kọyìn sí yín mà pé kẹ ẹ tún ta tó bá wá ku ẹyin nìkan kẹ ẹ tírò ara yín pa àwọn gbà yín lámọ̀ràn ọ̀tọ̀dọ̀ tiwọn lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ àwọn bàbá wa bíi mẹ́ta wọ́n tò sí ohun tí wọ́n ẹ bá ń gbọ́ pé dúró sẹ́yìn ẹni wọ́n tò sẹ́yìn ọ̀rọ̀ yẹn ni ẹ̀yin náà ti fetí yín gbọ́ ti bí ẹ sì ti gbọ́ tọ̀tún gbogbo ẹ̀yin tẹ́ wá pè wá pátápátá tẹ́ ẹ bá wa dá sí ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín náà ò ní dàrú wàhálà ìdààmú ò ní dé bá gbogbo wa lọ́jọ́ ogbó a sì ní fi ẹnu àtọwọ́ àti wàhálà tí olóore wa dà síwájú ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n máa dúpẹ́ lọ́wọ́ ọmọlọ́lá ọlá mi jùlọ tó jẹ́ akéde ètò àtọlọ́wọ́ bọ́tìnì fún mi lálẹ́ tòní wípé báàkì ẹrẹ́lẹ́ bàbá rẹ̀ ọmọlọ́lá ọmọ òṣùpá lé ẹni kò gùn ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó ẹni kó lọ tún ṣe. Okay, thank you so much. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá náà pátápátá dúpẹ́ lọ́wọ́ yín. Adétọ́hún àtọ́kẹ́ olúwọlé lórúkọ mi ọmọ olúńlá ni mi ọmọ àgbọ́dẹ̀rẹ̀ ọmọ ọlọ́kàn lè ṣẹ̀rí àtọ́kẹ́ ọmọ òlẹ́wà lówó. Adétọ́hún ọmọ òlẹ́wà lẹ́yìn. Okay, ẹ bá yẹ kí n máa yà gàgà kiri tí n bá lọ sọ́tà ń sìn ẹ̀hẹ́n. Màá dé kogbó, màá yà láyọ̀bọ́, màá dé bà, ìǹdè ti rẹ̀. Ibo ni mo tún fẹ́ lọ yẹn. Adéré kùsù Èkó bẹ́ẹ̀ ni ọmọ olúwọlé ọba àtọ́kẹ́ ọmọ ọba. Ẹ jẹ́ ìṣe bẹ́ẹ̀ kí n máa lọ lálẹ́ tò ní àtúpàdé ara wa tó bá di ní àfẹ̀mọ́jú ọ̀la níbi tá a ti máa tú àtúpalẹ̀ inú àwọn òwe ìròyìn olójoojúmọ́ ọlẹ́wà. Àmọ́ títí dìgbà náà bíjà bá mẹ́lẹ̀ ẹ parí ẹ̀ ẹ jẹ́ kájọ fayọ̀ fi dùnú gbélé ayé wa. Ẹ ṣé púpọ̀ ó dà àárọ̀ orun ayọ̀ ńlá ó sàn.